0: Jesus to se mi lori o se mi dada so pe Jesus mo ma dupe temi mo dupe o ogo ni fun o Jesus oba mi onipekun ewa onipekun ogo o se o Olorun orun eni to da aye atorun ada ope pada fun o ogo ni fun o Jesus inu mi a se dun sese gbogbo igba to ba bo si ojo Saturday bi eleyi kini di tinu mi ma fi dun mo ma ronu weyin ma ronu lo seyin ma wa wo lati jo Monday okan ojo kan ise agbara ti Olorun ti danwo ninu aye awon eyan igba mi nbe ti ma fe wasu ti pa kun mu mi lowo dani pe so le dupe lowo Olorun o yin ni o le jawon eyan fi won dupe abe mo pe ona merin le yan gba te yan fi so pe alakoko o le fenu re dupe to mo fenu so elekeji o le mo fi jo re dupe tinu yo mo dun sese elekeeta o le fi owo re dupe lowo baba mi ologo ajobo elekerin o le lo testimony lati fi dupe so gbogbo igba to ba si gbe ope soke isunkun ile asi ma jade fun o so gbogbo eyan omo Olorun ki n to bere si pe ikan ojo kan ope ni ogbon ti mo fe dasi ko si bi n gba gbadura fun yin feedback ni testimony mo je ma si tun fi number mi sita fun gbogbo eyin te fe ni testimony ma je mu ati edidi to ba ijo irin oni pe oluwa so fun mi ninu ise iranse pe ti n ba ti bere si sise iyanu ninu aye awon eniyan re so fun won o ki won ma dupe ki won ma so testimony e to ba ko ti o so testimony e to won Olorun se fun oni baje sugbon ko ni ri mi gba eyin omo Olorun mo mo po fe gba si ile ti kun lori sirisi kan ojo kan e ri but a mo biyanju ati gbe na ni e kigbe ni baba mo dupe fun gbogbo to nse ninu aye mi ati tawon mo even to ba ti ri yanu dupe ti e ogo ni fun o Jesus Jesus oluwa wa edide mami edide daddy eyin wo le mo mo fe ojo ayo o gbagbo pe ninu irin ajo aye mo re ojo ayo kunu e awon kan ojo ibi ni won mo ri mo so nkan kan jo ni ojo ayo mi po ju ojo ibanuje mi ninu irin ajo aye mo gbadun Olorun tori pe mo tete damo boya n loje kojo ayo mi o po iwo omode tete da Jesu mo daddy ati mami e tete gba bayi ko le bere si fun yin ni ojo ayo edide oni ni Saturday pupo eyan ni mo se nawo lojo Saturday inawo to ri ti won seun gbogbo opolopo idajo ojo ti won da ojo idajo awon nkan to da ti won kojo oni won celebrate e loni enawo eyin te ba gbagbo pe ko lo le yin wa sile lodun iwo to ba gbagbo pe ile anuki isu o se wedding e iwo to ba gbagbo pe o si pada se freedom o se graduation gbogbo eyin te ba mo pe won pada bo ya kaasi mimo iwo to gbagbo pe o pada ri owo yen dide wa ka ese today is 26 ka ese me fasi waju wa wa kigbe Olorun ayo gba ojo ayo mi jade gbe iyo re dani bo se nse yen Olorun ayo bi mo se gbe iyo mi dani gba ojo ayo mi jade in the name of Jesus Christ gbe iyo yen dani ko wa ni Olorun mi mo bebe je ki ojo ayo mi ko de mo ti ba won yo o Olorun okan mi ranti ojo ta o yo fe mi na o egan yi ma po oju de nti mi aye aye wa munu mi dun ki rojo eye ki won ke mi na laye mi ku orire mama yi bi ese mefa si waju pada pelu majemu Olorun iwa tomo aye o ki yin ku orire in the name of Jesus Christ. Hey, sir. Ni ana, mama bo yo se se mbo mini. Mo ni ki awen yon gbe yon wan. Si, ta ni bitiri yo ti se si. Mo on ka se bi beli si lo wan one ni ma parie. Ni ba to ba do la, I yo ati only communion combine. Mo so, communion kan bete elu ni on di wan, on bo wagba. On di wan bo si ojo Thursday. Ni gbogbo bi e ba tin gbo mi osu tan adagbere fosu ipo digba o se e wa gbo gbogbo leti ba nla nfani ati gbo mi iyo yi e tun gbe sita tiri o pa majumo ojo Monday o de sile o de bo ba se pe nu lailo na lo wa bo ba se ko sese n gbo mi for the first time bu yo die bu sinu awo koto wa gbe to ba ti dale ti ba ti pari nisin gbe pade mi lori Facebook awon ti n gbe wa mo ti n ka bibeli si ah oni ye ti mo ti kasi eh ati wo bi 20 30 something 60 pere won ni kin kasi ma wa so aso tele si e wa lo gbe sita sibi ti o ti se si bi olodun ba fun wa ni agbara ni gbogbo sona church lola ati ni gbogbo wema ni wema e gbe dani bi ogo se nje ti olodun mo gba olodun gbo pe didun lo son so ma ka nkan yoku si e ba bere si lu aba mu nkan mi se ni osu October una kapahala zedu omeka ayadesha eyin omo olodun iroyin ayo re ajade bi o ba yi o ma tutun so eyin are eko e gba woli ode kunle e paphras la lejo lai pe on the one yo wa bo si osan gangan wakati meji pere ni mi o se ru e ri o on the one ojo yo bo si ojo Thursday mo nbo engineer e ja mo pe awon oniroyin ayo ta lo gbagbo pe oyin ayo nbo wa bi kan fi dile na mo nbo
1: baba mi e ka ro omo ojo yin lori afefe ni lati ilu Ilorin oruko mi ni ola itan mo dupe lowo olorun ori oke comfort line mission olorun yen dara si o dara si le mi baba mi emi na le ri o odun 2024 ni mo tele yin nipasẹ egbon mi to introduce mi si program yi nigba yen oko mi won si ara di mo se travel ni gbogbo owo to de se ku si mi lowo nigba yen o 12,000 naira ṣùgbọ́n mo kéèpì ọlọ́run ọdẹkùnlé ìbáfra ìrànlọ́wọ́ dìde fún mi tó mo ń ṣe pos mo dé ń ta attachment àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀pù mi sọ mi níwà ń bẹ̀ báwọn yẹn ṣe wá nìyẹn mo bá ní àwọn fẹ́ fowó báyìí sí mi lọ́wọ́ owó yẹn ni mo wá fi run business ìgbà tó di bí march 2025 ránṣẹ́ tó wá bèrè owó yẹn ìgbà yẹn mo ti ní àmì tó mo ti ní àmì ṣẹ́kọ̀ gbogbo iṣẹ́ tọkọ mi ṣe ní ibi tán travel lọ ní báyẹn náà wọn fún wọn ní owó wọn nítorí pé wọn tí ní work permit dáadáa ní ìgbà yẹn wọn dẹ promise wọn pé tán bá ti gba àwọn máa fún wọn lọ wọn bá gba work permit wọn ní àwọn ti close the account for that year which is 2025 bàbá mi bẹ ṣe ṣe program ní april yẹn tẹ́níkà fi ọlọ́run bí ọlọ́run mo sunkún lọ́jọ́ yẹn mo képe ọlọ́run fún ìyàlẹ́nu mi bàbá mi ọlọ́run mọ̀ gbogbo ọkọ mi jáde kódà ohun tí mo rò pé wọ́n máa gbà gẹ́gẹ́ bí estimation tàwa gan ó wá ju owó ta àrò pé wọ́n ní san tó owó yẹn gan wọ́n tó wá san tẹ́yìn sún owó yẹn ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọdún yẹn ń sọ̀rọ̀ nípa pé ká lọ ralẹ̀ ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ kan rí nígbà yẹn tó yẹ pé ibi tí mo gbé ó jìnnà sí ibi tí mo ti ń tajà wá sọ̀rọ̀ màmá kan ní orí program ní ìgbà yẹn pé advice mi mo ṣe dọ́gẹ́ ẹ bá tún bẹ̀rẹ̀ pé ká lọ ralẹ̀ mo rò pé ibi mo ti fẹ́ rí owó pé ọkọ mi wọn tí stable dáadáa ní ibi tí wọ́n travel lọ pé ká máa fi owó yẹ kí máa fi ran business díẹ̀ dẹ̀ pé kìíní ẹ ṣáà sọ pé a ní wàhálà lẹ̀ wàá dàbúlẹ̀ sówó ó bá di fẹ́ bí mànà jẹ́ ti ẹ̀ méjì ẹ̀ǹkwáyé mi tò sí ibi tí ṣọ́ọ̀pù mi wà mo bá béèrè mo bá sọ iye rẹ̀ fún mi bàbá mi mo rò pé mo fẹ́ rí àdúrà owó tó tó báyìí bá kàkúléètì owó tó wà lọ́mù tí mo fi ń ṣiṣẹ́ mo rí pé owó yẹn tó ó máa ṣẹ́kù díẹ̀ tí màá fi ṣe bísíǹsì torí pos tí mo ṣe mi fẹ́ kí lóòsì kọ́sítọ́mà bàbá mi mo mọ ara lẹ̀ mo bá tún ra lẹ̀ tán mo bá tún bọ́ sí ọwọ́ ẹni tí ò tó kó ìwé fún tó ń jẹ́ sáàmù mo ṣáà sunkún lọ́jọ́ ẹ bá tún sọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ra ilẹ̀ tí bàbá kan ní kámàjẹ́kẹ́ rojọ́ pé torí ẹni ẹjọ́ rò nípa ilẹ̀ tẹ́yìn náà rà pé wọ́n fún yín tó iye tí wọ́n fún yín mo kàn ṣáà dúpẹ́ lọ́wọ́ ìpè yín because ní gbogbo ìgbà tí mo bá ti ń na one or two things kọjá tí mo ń ronú tí máa ti ṣe platform àti ìfẹ́ni pé ní mo ti bá yín sọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ program mi ọjọ́ yẹn bẹ́ẹ̀ tún ṣe sọ̀rọ̀ àkànmí tún balẹ̀ mo bá gbàdúrà bàbá tó ṣe pé ní kò sẹ́ni tí ò mọ̀ kò jìnnà sí ṣọ́ọ̀pù mi náà èmi náà mọ ènìyàn bọ̀ mi mọ̀ pé owó ènìyàn ni wọ́n yẹ ẹni tó fẹ́ bá mi ra lè ti fẹ́ ra ilẹ̀ ìfi ọ̀tún bá náà ti ra ilẹ̀ níbẹ̀ ọlọ́run náà gbòòrò mi jáde àwọn tó gbọ́ sí gan ni mọ́mí lágbájá ọlọ́run náà nífẹ̀ẹ́ yìí mo bá lọ sí ibòmí mo bá lọ ra ilẹ̀ ló bá kú owó tí a máa fi ṣe kì í ṣe bá mi lé owó jìnnà síbi tí mo ti ń tajà bá ní ọlọ́run ọdẹkùnlé ṣàánú fún mi mi ìtẹ̀ wo lè fọkàn sí náà mo ṣàwá sí arúgbó ọjọ́ ní february yẹn ìgbà tó di july mi e gbe se kan lati na yan o se di jula bada ni en se lo bere ye ton ta block ba ri pe ah kini o mi di delete to wa lowo wa a le se I need to ni igba yen baba mi inu ile ye won ni mo ati mo tin ba yin soro laaro yi bọlọrun se se ona ara ona iya nu ni iran lowo sa n dide fun mi ni bi ti mi ti e lero pe mo ti le iran lowo olorun ma dide iran lowo mo mo ti pari re baba mi koda Gerard gan la tun lo olorun dara si mi o dara si mi mo dara si se oko mi mo dupe lowo yin o pe yin o ni doku e ba mi ki mama e se